0: pàtàkì lóríkì ìdílẹ́jọ́ fún gbogbo ọmọ kóòtù àjíire bí o. Gbogbo pátápátá ẹ mọ́ ti jẹ́ àgbàgbé àṣà àti ìfẹ́wẹ́ jẹ́ mọ́.
1: Bringing you the best selection of hits for your listening pleasure.
2: Yeah, so let's get into it.
1: Calabash Radio.